ẹ̀ ní àná. Because ẹ sá fún ẹ̀ lọ ẹ̀rẹ́ máa ẹ̀fẹ́ fẹ́ àmà náà bọ̀ ṣọ. Because ẹ̀bí bẹ̀rẹ̀ mú wà rírì yẹ ẹ̀kọ́ láti àti dẹ́mu wa. This is not what you're thinking about. Na sọ wúyọ̀ ọ̀bẹ́ àmà náà bí i á ní ẹ̀ náà ẹ̀ náà ẹ̀ náà ẹ̀kọ́ láti máa rẹ̀ ẹ̀dẹ́. Ẹ̀kọ́ máa wọ̀ ọ́.